0: pátá fún Bible school especially ẹ̀yin fundamental class ti gbéra sọ o a tún ti wọlé padà and gbogbo ìwọ tó sí mbẹ lọjọ Saturday ti ń bọ̀ yìí tó lọ make sure pọ̀ wà ń bẹ̀ ni Saturday ti ń bọ̀ yìí ẹ jẹ́ ṣe báyìí ẹ jẹ́ mú ọ̀rọ̀ yẹn báyìí
1: bangeli ṣe le tó le pa odidi ìlú run tí ọba mọ Jésù tó bá pàṣẹ fún wọn pé lórúkọ Jésù ẹ̀yin angeli ẹ mọ bọ̀ wọ́n ń bọ̀ nìyẹn mà á sì sọ ìdí tí wọn ò fi ṣiṣẹ́ fáwọn kan àti ìdí tí wọ́n fi ṣiṣẹ́ fáwọn kan àní ẹ wá tún wojú mi sà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ wà ń bí àwọn angeli yẹn ò jìnà wọ́n súnmọ́ wa in fact nígbà tí mo bẹ̀rẹ̀ sí yẹ bíbélì mi wò láti inú ìwé Genesis títí wọ ìwé ìfihàn ǹjẹ́ jẹ́ mọ̀ pé angeli gan pọ̀ bí èèyàn ṣe pọ̀ ni angeli ṣe pọ̀ ẹyọ ẹnìkan ni angeli méjìlá méjìlá ìyẹn túmọ̀ sí pé angeli pọ̀ jèèyàn bọ ọ̀pọ̀ wo kíyèsí ìgbà míì tí angeli bá pàdé ẹ lọ́nà torí bó ti bọ́ yẹ ẹ lẹ̀ ò ní mọ̀ pa angeli à ń bẹ̀rẹ̀ sí yẹ wo ẹnìkan ní sà ìgbà wo langeli máa ń wá ìgbà tọ́rọ̀ bá lọ jù ìgbà tí nǹkan bá dàrú tán ìgbà tí wọ́n bá nílò information láti fún ẹnìkan lájùlé ọ̀run information kan tàbí wọ́n fẹ́ ránṣẹ́ pàjáwìrì tàbí tí nǹkan ti lọ́jú pọ̀ tán tí ọmọ ènìyàn kan kò lè ṣe mọ́ wọ́n wá gbé angeli dìde ẹ̀yin kan bẹ́ẹ̀ bí tọ́jẹ́ wípé kéèsì tó ń là kọjá yìí kò sí pásítọ̀ kan láyé tó lè ràn ọ́ lọ́wọ́ àfi kí wọ́n gbé angeli dìde sí ọ́ ẹ̀kẹ́ olùwà lu angeli fún mi amen àní ẹ wá gbọ́ ìkìlọ̀ yìí nígbà tí wọ́n bá fẹ́ lu angeli fún èèyàn ọ̀nà méjì ni o lè wá bí alágbára bí akọni kó gbé ìyẹ̀ wá ìgbà míì sì ń bẹ o lè wá bí mo ṣe wá yìí ẹ wo bí mo ṣe ń bọ̀ yìí ọ pàdé ẹlòmíì ti dádì mo rí yín o lè mọ jẹ mi lórí o torí èmi tó ní mo rí yẹn bóyá mò ń sùn lọ́wọ́ tàbí mò ń jẹun lọ́wọ́ o ní mo ẹ kọjá lóje ní ìsìn no o lè bá fíìlì ẹ ní langeli fi yá bọ́dì mi lò ẹ̀mí ni wọ́n àwọn angeli tá à ń sọ yẹn di invisible kò sí tí wọn ò lè gbé wọ̀ wọ́n lè gbé àgọ́ obìnrin wọ̀ wọ́n lè gbé àgọ́ ọkùnrin wọ̀ wàhálà tí wà ń bẹ́ẹ̀ ni pé tó ọba kíyè sára wọn ó ti lọ tán kíyè ó tó sí and mọ̀mọ́ ẹ wá wo nǹkan tó le jù inú oṣù kẹfà wọ́n máa ń pọ̀ ń ta kí mo ní wọ́n máa ń ṣe wọ́n máa ń pọ̀ ń ta gan-an ẹnìkan ní lóṣù kẹfà n téèyàn ọba mọ̀ lèyìn ò ní mọ̀ ní àná mo fi chẹ́ńjì kan sínú mọ́tò mi bí mo ṣe wá fi sínú mọ́tò mi ìyàwó mi kàn dé èmi wà nínú studio ọkàn kí mọ́tò yẹn mọ́lẹ̀ ó sì gbé lọ ìgbà tí ó fi dé mo wá pé tó sì mo ní ìjọ ọlọ́ba mú owó tí ń bẹ nínú mọ́tò wa ó wá bí mi ó ní sọ owó ń bẹ ń bẹ ni mo ní mo fowó bẹ owó ń bẹ nínú mọ́tò mi ó ní àárí àwọn mẹ́ta ló sì wà nínú mọ́tò mo lẹ́ẹ̀ lè rí torí pé kò sí ìmọ̀ pé ó wà ńbẹ tẹ́lẹ̀ n téèyàn ọba mọ̀ pọ̀ wà ọlọ́run gbé èèyàn ò ní wà tí n bá sọ tí àfìgbà bá ń tó sọ fún yín pángẹ́lì ń bẹ níbi tẹ́ ẹ jókòó sí ìgbà ńlẹ́ tó mọ̀ ní fílìn ìgbà yẹn ní ọpọlọ owó tó sí sí n tí wọn ọba sọ fún ọpọ wà ń tò sí ò lè mọ mọ àjẹ ń pàṣẹ kángẹ́lì ò farahàn ẹ kígbe angeli mi farahàn mi sídà ẹ jókòó sá. Ìdí tó fi gbọ́dọ̀ farahàn ni kó wú ọjà rẹ ń bẹ lọ rẹ̀ àwọn angeli bó ṣe rí hun in tó fi jẹ́ pé ohun tó fi yàtọ̀ wọ́n máa jowú èèyàn kí mo ní ọmọ ṣe tòrọ́ ló ń fi wá sọ̀gá wọn a sì lágbára tó wọn ọmọ mọ̀ kó wọn sí wa lábẹ́ ni bọ̀tọ̀ ọba mọ̀ kó lè lu angeli ó lè lò ó mo rántí ijọ́ kan ìkan nínú àwọn ìránṣẹ́ ọlọ́run wa ní ìsìn blessed memory wọ́n lọ gbàdúrà nínú igbó bí wọ́n ṣe wà ń gbàdúrà lọ́wọ́ ìròyìn wá kàn wọ́n pé bí wọ́n páàkì mọ́tò wọn sí ò lè ti jí lọ bí wọ́n ṣe gbọ́ kó lè jí lọ bàbá ní yèsí o mọ́tò tèmi ẹni kí àti ẹ̀ ṣe bí bàbá ó bọ́ ọ̀tá ni bàbá bá dìde ọba kọjú ó sì bí pẹpẹ ó ní bàbá bàbá mi ò pààrọ̀ angeli mi mi ń fa angeli tí ń bá mi ṣiṣẹ́ mọ́ ò ní kí n la angeli mi ń wò tí wọ́n fi jí mọ́tò mi ẹ rí pé gbogbo àdúrà tí wọn ń gbà lẹnujọ mẹta sínú igbó bí wọn jí àwọn ọmọ lọ angeli mọ ọràn sí wọn àwọn ìmọ̀bọ yóò lè fi agbára ṣe àmì ayọ̀ rẹ dé ẹ kígbe ayọ̀ mi dé ẹ kígbe dáadáa ayọ̀ mi dé sí dáńsà ẹ wá gbé tí mo tún fẹ́ fi kún angeli rẹ yára ṣiṣẹ́ jẹ́lẹ́.

0: járe lọ. Kí mo wí? Angẹ́lì yín yára ṣiṣẹ́ ju kí ni lọ. Wọ́n ti yin ẹlẹ́dàá rẹ jẹ́ danudanu. Lẹ́yìn ọdún márùn-ún ẹlẹ́dàá rẹ lè méjà. Bọ̀ láàrin oṣù kan, angẹ́lì rẹ lè jà. Tó o bá consulti ẹ̀ dáadáa. And that's why tó fi jẹ́ wípé màá sáré sí ojú yín. Angẹ́lì ó bọ̀yẹ̀ rẹ̀ lẹ̀. Wọ́n á wá bá ọmọ èèyàn. Ẹ kí èsàrà tí n bá lángẹ́lì ọyọ̀ sí ọ, mọ́ retí ẹni tí ń fò bọ̀ bí ẹyẹ. O lè jẹ́ bọ̀dá rẹ tó ti rí lọ́jọ́ tó pẹ́. A kàn wá. Bó ṣe wá yẹn ẹ̀ẹ̀kan tó rí mọ nìyẹn, o lè mọ́ rí mọ́. O lè wá ní ìfọ́mọ obìnrin kan tẹ́ ẹ mọra, a kàn mọ kọjá lọ. Angẹ́lì lè wọnú mi tí mo jẹ́ pásítọ̀ yín, a ní mú ọmọ ń ṣe nǹkan báyìí fún mi. Irú ìṣe yóò ní mo ní òṣè. Tòrá gbára ń bẹ lọ́wọ́ wọn láti kàn pa. Aleluya o. Màá fi oríṣiríṣi ibẹ̀ hàn yín nínú Bíbélì. A wà jọ gbàdúrà ẹyọ kan péré láàárọ̀ yìí. Ẹyọ àdúrà kan. And ẹ mọ̀ ráwọn èèyàn tí wọ́n mọ̀ sọ testimony. Wà á mọ̀ sọ testimony. Wà á sọ testimony along that line. Ẹ lè jọ wọnú ọkọ̀ tó ṣe bí lílọ bá wọ ọkọ̀, kì í ṣe bílí o, angẹ́lì ni. Angẹ́lì a máa táṣìírí tí ó jókòó tí ọba ìtẹ́jọ rojọ́ títí. Ìgbà Jésù bá ọ̀nà kan bẹ tí wọ́n ń pè ní Emmanuel. Jésù sì bá wọn yẹn rojọ́ títí títí lẹ́yìn ìgbà tí Jésù jíǹde tán. Wọn ò sì mọ̀. Jésù wọn bá lọ. Wọ́n sì jọ ń sọ̀rọ̀ títí títí títí títí títí títí. Kódà wọ́n délé ebúkà ń bá wọn fẹ́ jẹun. Bí wọ́n ṣe débi tí wọ́n ti fẹ́ jẹun báyìí. Wọ́n ní ó yẹ jẹun. Wọ́n ti sáàbù kálukú. Wọ́n ní Jésù sì yá oúnjẹ yẹn sí mímọ́. Bàbá mo gbé ọ̀gá. Wọ́n ní bó sì ṣe ń yà sí mímọ́. Ó nù lójú wọn. Àparẹ́. Ìgbà yẹn ni iye wọn sì yẹ. Ẹni tá a jọ ń jẹun dà. Ó ti lọ. Wọn ò jẹ oúnjẹ yẹn mọ́, wọ́n fò dìde ni. Pé adáhàn àsolúgbàlà là ń bá rìn. Wọ́n sì ti bá rìn fún wákàtí kan. Tí angẹ́lì ọba fi orí ni ọ̀fẹ́ kó orí. Tọba fi orí yóò jí orí. O lè wá ní ìfọ́mù ẹnìkan tí kàn rìn lọ lójú títì yóò sì páàkì lẹ́gbẹ̀ẹ́. O lè sọ ọ́ báyìí. Content creator ni mí. Tí ó tún sọ tí èsè fúnra rẹ̀. Wọ́n kàn ní kí n gbówó ìfún ọ ni. Gbà. Ó dì mọ́ bàbá ọkọ mi. Ẹ fún mi nọ́mbà yín. Yóò sì fún ọ nọ́mbà. But nígbà ọba délé oṣù mẹ́wàá lónìí. Ọmọ try rẹ̀ ti. Bí mo ṣe try nọ́mbà angẹ́lì tó kọ́kọ́ fún mi lówó nù jọ ìtì. Mo sọ fún yín mo kàn wà nù ilé náà ni. Níbi sọ́mẹ̀lì mbẹ̀ yẹn ni mò ń gbé. Èmi àtìyàwó mi lájọ wà nílé láàárọ̀ yẹn ọjọ́ Monday or Tuesday. Bẹ́ẹ̀ ni mo kàn gbà láti nínú fóònù tan ná sọ́bẹ̀ mi. Bí mo ṣe gbà láti yẹn kánná. Mo ní hello we speaking. Ohun ọmọ fẹ́lẹ́fẹ́ obìnrin fẹ́lẹ́fẹ́lẹ́ kan ní. Hello pastor. Mo ní we speaking. Ó ní ìyẹn kọ́ ló mátà báyìí. Ẹ mú pẹ́ẹ̀nì yín. Ẹ kọ password yìí lẹ̀. Mo ní password for what? Ó ní just do what I say. Mo bá mú pé bẹ́ẹ̀rù mọ̀ sáré mú. Ó ní ẹ̀kọ́ ní slant form kẹ́ tó lọ ló ní straight line báyìí. Ẹ má kọ́ báyìí, ẹ̀kọ́ straight gbọ̀rọ̀ báyìí. Kẹ́ máa fi hyphen sí wájú. Ìn lè gbàgbé statement yẹn. Ẹ fi hyphen sí wájú. Dash dash dash. Mo ní kíni kí n kọ́. Ó ní kọ Howlat. Howlat ní wájú ẹni tí màá kí mo tiẹ̀ fẹ́ gbà lọ́rẹ̀ẹ́ tí màá fi pé Ọlọ́run búra. Mo bá mú Howlat. Ó ní H tó ń bẹ́ ńbẹ̀. Ìn tó túmọ̀ síre. Ha tó wà ńbẹ̀, ó sì spẹ́ẹ̀lì okùn ara rẹ̀. Ó ní Howlat ní kẹ́ mú. Ẹ mú lọ sí báǹkì tó ń bẹ ní ìdí àpẹ́. Password tí wọ́n bá ti ní kí n password yín ẹ nà sí wọn. Ẹ lọ fi gba owó yẹn jáde. Ẹ wá ní sùúrù mo ní kí ni mo ṣe fún yín, kí n lè fẹ́ kí n ṣe fún yín, kí n lè gbàdúrà fún yín. Àti pé ta ló lówó, ó lẹ́yìn lẹ lówó. Mo ní kí n lè fẹ́ kọ́ lọ́hún ó ṣe fún yín. Ó ní mi ò lógun, a kàn rán mi sí ọ ni. Now, ẹ ní sùúrù mo ní. How old are you? Only I am 26 years old. Moni, where are you calling from? Only from Jamaica. Moba, mo sebi okun. Moni, awa eyin etan mi o. Eyin etan mi o. Eyan ki tan mo ti share testimony more than 1000 times. Eyan ki tan mi o. En ba tan mi o tan rare o. Moni, tori jeje mi mo du o kan court ni. Mo ba so boluti mo ni mo fe sare lo si bank. Mo ba lo si di ape. Eyan le gbowo ti oni le sun. E gbo ikilo yi. Gbogbo yin e wo mi. Gbogbo woli na ko lo le. gbogbo woli ko ni kini gbogbo woli ko lo le so mo ba mu owo dele ngba mo gbe dele mo ni je wa po mo ni nsin kin dupe lo re pe mo ti gbowo de o mo ba call the same number the number you die is in draw mo tun nu the number you die ti gbogbo ojo yen mo try re ngbo dijo keji mo tun try re ojo keta ojo kerin ojo karun mi debi owo mo nwo pe kin lo de igba to pe ojo mefa ofo na ni osu kini lo osu keji lo osu keta lo osu kerin lo nigba to di osu kefa ojo ti mo mu mo ni je wa tun try number yi mo kan gbo ni se eyan mo try number angeli ni na wo e kin fi gbogbo agbara gbadua mi mo bo se se iwo to ba le se ami angeli oluwa be owo gbogbo eyin te wa ni sona church ibi te ti se sunday yen na le ti lo se service ni agbara eni to ni aye atorun agbara di le fun sunday to nbo mo mo nkan kan to da mi loju eleda oni fi ole
1: baba mi e ka ro o e ka ro emi na le ri o baba mi lati 2023 mo tin tele ipe yin lati lo ipo oruko mi ni abotede igba ti won introduce ipe yi si mi mi kin si eni to ma n share pelu mi mi kin si sugbon ojo kan mo kan bere si ni go through Facebook mo se ba ipe yin pade niyan mo wa wo bi te tin ba won okunrin soro that was 2023 mo ni pastor yi ma blunt gan baba yi blunt o anu o disciplinary ani baba yi o atijo yen ni mo ti wo pe mo like baba yi ni mo tin tele ipe yin mo dupe fun eko te fi nko wa papa julo lori ore majemu atijo te tin so re majemu mi fi sere mi fi sawe wa rara rara mo so temi mo so ta won mo mi mo so toko mi ati gba yen aye mi yi pada mi rawon owo mo ma make sure pe emi ni mo kokko so re majemu yen ke to fi pe sita mo dupe lowo yin go baba mi ni 2024 ni October te so pe a ma ri owo baba mi mo ri owo bo tile je pe mo ti send testimony sugba egbe mo ri owo mo dupe eyan kan fun mi ni $200 mo dupe iketa ni pe omi ta se omi mewa yen mo dupe lowo olodun fun ise iyanu to mi yen se ninu aye omo mi tori pe igba to omo mi o ni exam online exam to ni yi o bere si ni jaya sugbon mo wa ni oke ko lo we ko mu omi ko fi para omo yen ma fomi yen para ninu awon 24 awon merin na mu ninu awon merin to mu omo mi wa lara won bo tile ye pe o bere si ni ki result yen to de wi pe ohun si ibere kan awon kan de gba awon to gba ibere yen gan mo mu obo mo fun ni dani loju pe olorun ma jemu olorun ore ma jemu ti mo nda ko ni doju ti mi tori baba mi so pe ka fi ore ma jemu siregun ati papa julo omi yi o ma sise iyanu o wa lara awon merin ti won mu mo dupe o baba mi omo mi kan again o ni issue ni school sugbon mo dupe lowo olorun pe olorun iledumare o clear e nipasẹ pe yi baba mi mo dupe o e ni fomo sise ranse ni faya sise ranse o mo n gbadun pe yin e se gan ni mo dupe thank you so much sir
2: oluwa ose o
3: oluwa ose fun mi o baba
4: hello
5: baba mi o
4: angele o te be mi wo angele alaafia o te be mi we ni 77 ta se yi o tori pe ti ko n du mi latodun to koja o te pe odun ko bayi te ti yen n du mi to n pari yoyo eti mi o ki ni simi bo se n du mi niyan mi ki n gbo daada mo lawon mo mi ma n so pe mommy mi se fe de olorun ma je ke di ke ti yin di o mo n gbadu eti yen to ba ti ku die o ma n du mi to ba ti du mi to ba te ya o ma fun mi le to ba ti o ma tun pada be ni mo n ba yi titi odun ko tori eti yen ko ton fa eti yen to ti n du mi eje lodun to koja mo lo sun eni ko wa pe mi logojo oru ogojoru lo pe mi mi meni to pe mi yen lo number ninu number lo fi pe mi mo wa se ilo boss okure ti mo fe gbe ilo yen eko ti mo gbo pe ilo mi gbo le meji mo sa nse ilo ko da mi lohun mo voice oye ko ni mo gbo ilo tojo voice okure ati igba na mi je tara mi mo esi mi o balance mo bo se ndi ni titi ti on pariwo yo igba mi o ma da bi pojo nro leti mi mo dupe tori pe emi na mo ti ri itusile angele angele angele mi ti tu mi sile o angele ti angele angele pe yin o to wa tu mi sile lowo lowo lowo yi mo ti ri angele alaafia mo ti ri angele iwoso mo dupe o mo lore o mo jubare o tori ti mi ti wa na alaafia bayi tori igba ta ngba we 77 yen mo ni olorun pe dekule papa mo mi so da angele iwoso fun mi o si angele yin o si da angele iwoso fun mi mo ri iwoso gba mo dupe o mo lore o mo te gba iwoso ni 77 ta lo ta se ni gbagi mo ti gba iwoso nbe lowo lowo yi o mo dupe o mo lore o e se baba mo da gbogbo ogo pada bi Jesu
0: gbogbo eyin te wa ni Sunday church ibi te ti se Sunday yen na le ti lo se service ni agbara eni to ni aye atorun agbara adi le fun Sunday to nbo mo mo nkan kan to da mi loju eleda oni fi ole
1: baba mi mo ni testimony o testimony temi na jade ninu osu June 2026 my testimony has been coming ever since I have joined this commission Timothy join ijo yi Comfort Life Mission International lolorun ti lo ti bere ti ni yo si mi to ti ndara si mi emi ni omo yin o lati lu Ikorodu Olubukola Akande ni 2024 ni mo ti se testimony bo because lati March ni mo ti join mi pe yi March 2024 yin Olorun fun mi ni ise ti mo ti wa lati 16 years Olorun fun mi ni 2024 ti mo join mi pe yi oju osu meji ti mo join mi pe Olorun lo fun mi ni ise na iyen ikini elekeji lati gba yen lo Olorun ti bere si ni gbe owo wa si oke to je pe nibi ti awa go re ti anu dide fun wa ni 2025 Olorun ku continue pelu ise ninu aye wa o tu ko ile fun wa ile ti a ti ko ti lati odun mokanla akole yen de lintel for 11 years ni 2025 Olorun pari ile yen akosinu ile yen ni 2025 nigba to di 2026 an lo mo Olorun ti o di ninu pe ina lo Olorun se o se moto kan bo mo se an gbadura pe moto yen o temi Olorun mo ni Oluwa give me my car December last year ni mo ti so fọlọ ti dori ijise tele ni mo ma mu fun Olorun eleyi to ba tun kan ma tun so pe Olorun eleyi lo tun kan e wa se fun mi and God has been faithful o se fun mi o nigba to di December mo bere adura lori moto yi nigba to di March 77 ni mo ri anu gba because joy yen wa from within e ti so fun e ni ta ba kon dede ri pe inu wa n dun tinu wa n dun ta ko ti e ni ti o da mo di gan wi pe ka ma reti iyanu iyanu yen de nigba to di Monday ni won wa fun mi ni testimony yen pe Olorun connect wa mo eyan kan labro to fun to mo eyan wa kan labro to ni pe ka ma worry o wa gbe moto wa fun wa lo mi mo pe moto ile de bi ere bi awada ni mi mo pe a le ko owo yen jo baba mi mo pe a le ko owo yen jo leni we were able moto yen de ni June yi o de sinu ile wa mi mo pa le ko 30 million plus jo ka le fi ra moto ah Olorun ojiji se fun mi o mi le toto mi le so ore o je ki enu temi na toro ni ninu idile mi o je ki enu mi toro emi na kobi ninu le sugbon mi jo akobi sugbon leni de won ma need ati wa consult mi ko to di pe won se nkan kan ninu le emi na enu mi wa gboro emi na ti wa le soro ninu le ah baba mi oju oni ti yin mo dupe o fun gbogbo adura yin lori aye wa o ngba fun mi o ngba fun oko mi o ngba fun awon omo mi mo dupe o nitori pe lara ro ta connect pelu yin e je ko su yin e je ko re yin mo dupe lowo yin Olorun ma bere si ni gbururu yin ni agbara God will continue to renew your strength he will continue to renew the strength of mama he will continue to renew the strength of your children loruko Jesu
5: thank you sir thank you ma
0: na wo testimony iya yi bi se nso pelu ayo she was talking enthusiastically enikan ni kini je be yin so to yaya bi yan se mo share testimony niyan I love her testimony I love your testimony ma God will bless you eyin omo Olorun eyin wo ni angeli kan eyin wo la fe angeli si eyin wo ni eri kan
6: Pẹ̀lú ìpè Ọlọ́run nínú mi, angẹli yọ sí ọ. Angẹli tó ń pínre, angẹli tó ń yí gbogbo tí ń bẹ nínú ilé padà, kọ jáde sí ọ lẹ́ẹ̀kan náà. In the name of God the Father, God the Son, and God the Holy Ghost. In Jesus' name. Gbogbo lè mọ̀ ń lọ sórí Facebook báyìí. Agun mẹ́fà bọ̀ lẹ́ pàdé mi. Ìsáná yín àti anointing oil, ìsáná ẹyọ kan. Àwọn tí wọ́n gbà ń bẹ̀, wọ́n mọ̀ tá a fi dánwò. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tún mú anointing oil rẹ àti ìsáná rẹ. Ẹ mú pàdé mi. Máa tẹ̀lé tí n bá sọ. Follow the instruction to letter. This is the secret of the champion. Àṣírí àwọn atayọ lele kọ wa wo ti baba mi ológun àjọbó tún dánwò. Ẹjẹ mọ lọ. Àwọn ohun wọn ní ìdá mẹ́wàá, ó ní ọrẹ. Gbogbo ẹni tó ní ìdá mẹ́wàá tó ní ọrẹ. Olúwa, ṣe yanu láyé tèmi náà. Pé ìyanu kan mi. Ẹjẹ a mọ̀ lo account number eléyìí. 1966 36 38 73 1966 9 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank Bí yàn bá sì wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ọ̀nà ni ó tún gbé jáde. Ẹnìkan ní wòlíì ẹsẹ̀ bíbélì wo la ó kà lónìí. Ìwé Psalm 137 títí wọ 142. Psalm 137 títí wọ Psalm 142 ọ̀la láàka gbogbo méjì ẹ̀jọ́ kọ pọ̀ lágbára ọlọ́run láláparí Psalm. Mọ́mí ẹjọ́ ẹ̀mí o, nǹkan kan bẹ tá à ń lọ ṣe lórí Facebook lónìí o. Ọ̀dẹ́kúnlé Epaphras lẹ́sì ti pàdé mi lórí Facebook, TikTok àti YouTube. Mọ́ fi omi rẹ ṣeré o. Mọ́ fi anointing oil, ẹ mú anointing oil tẹ́ ẹ bá ní ẹ sámúsà náà yín. A pàdé lórí Facebook nísìnyí. Ẹ̀yin ọmọ náà tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀. Òní ni ọjọ́ Thursday, ọjọ́ kọkànlá for that matter. Ẹ kúnlẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ mark wedding anniversary yẹn ẹ kúnlẹ̀ kí n sọ tẹ́lẹ̀. Mo nawọ́ mi sókè. Ayé tó dáa jù láyé o ní kí Ọlọ́run kó jẹ ẹgbẹ́. Láti ìsìn lọ tó mark birthday rẹ. Látòní lọ tẹ́ ẹ mark wedding anniversary yín. Kí ìdùnnú kọ́ mọ ṣubú lu ayọ̀. Ẹ ó ṣe rere. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 080-88-71-65-66 ẹ send the message ire àtànú kọ́ báyìí. Ẹ jẹ́ mọ́ lọ sórí Facebook. God bless you.